0: Èyí lọ́dọ̀ Jehova.
1: Má nana mẹ́tọ́.
0: Eyín Olúwa. Alpha, Omega.
1: Mọ̀wẹ̀.
0: Àdàkánlì jantá. Ayín édè gbébọ̀ fún mọ́.
1: Káyì.
0: Édè gbébọ̀ jọ̀húnà bọ́ẹ́. Núpẹ̀ sí àlọ́mọsé. Àwọn èèyàn gidi gbájà. Ejẹ mẹjí mẹranya. Mẹsọta mẹvantan. Esu mẹdemahun. Mọ̀ọ́hun mẹdemasu. Àlíyọ̀ hwiwẹ̀. Nùgbọ́ hwiwẹ̀. Ògbẹ́ hwiwẹ̀. Mọ̀ọ́rẹ́gán hwiwẹ̀. Yọ̀nà hwiwẹ̀. Mẹ̀kánná gbẹ́. Jésù àhọ́sú. Édì ṣàìkú. Lobo zanku weme tiriri. Zanku weme tiriri. Zanku weme tiriri. Oku abrahwe jesu bekhesi. Ebe a cheko chabi kojo ble ble bodo bale. Jesu a hosu bakudo. Ble ble lobo kon witon. Ani kasopole. Jesu a hosu ye ye de die. Ma u titenge. Ma u bede. Ekpa cheswe waye. Etin yegbe. Ele jasoye.